0: Na san ba abin da ya fi wa mutane kyau fiye da su ji daɗi su kuma yi alheri yayin da suke da rai, cewa kowa ya ci, ya sha, ya kuma ji daɗi cikin dukkan aikinsa. Wannan kyautar Allah ce, na san cewa duk abin da Allah ya yi zai dawwama har abada, ba abin da za a ƙara ko a rage. Allah ya yi haka domin mutane su girmama shi, duk abin da yana nan ya taɓa kasancewa, kuma abin da zai kasance ya taɓa kasancewa. Allah kuma zai nemi bayanin abubuwan da suka wuce.
1: Amin. Kash, wannan shi ne iyakar lokacin da muke da shi na gabatar da wannan karatu. Za mu ci gaba a zama na gaba daga sura ta uku, aya ta 16. Ina fata kama Allah ta ciyar da ranka. Na gode da ka kasance tare da mu. Ka wuni lafiya cike da albarka.
2: This will be read in Yoruba.
3: Iwe oniwasu, ori ikini, asan ni ile aye. Oro oniwasu, omo Dafidi ti o joba ni Jerusalemu. Asan inu asan, oniwasu na wi pe, asan inu asan, gbogbo re asan ni. Ere ki li eniyan je ninu gbogbo lala re ti o se labe orun. Iran kan lo, iran miran si bo. Ṣùgbọ́n ayé dúró títí láé. Oòrùn pẹ̀lú là. Oòrùn sì wọ̀. Ó sì yára lọ sí ipò rẹ̀ níbi tí ó ti là. Afẹ́fẹ́ ń fẹ́ lọ sí àgúsù. A sì yí padà sí àríwá. Ó sì ń lọ sí ìhìn sọ́hùn títí. Afẹ́fẹ́ sì tún padà gẹ́gẹ́ nípa àyíká rẹ̀. Odò gbogbo ní sàn sínú òkun. Ṣùgbọ́n òkun kò kún. Níbi tí àwọn odò ti ń sàn wá, níbẹ̀ ni wọ́n sì tún padà lọ. Ọ̀rọ̀ gbogbo kò tó, ènìyàn kò lè sọ. Ìran kìí sú ojú, bẹ́ẹ̀ lé tí kìí kún fún gbígbọ́. Ohun tí ó wà, òun ni yóò sì wà, àti èyí tí a ti ṣe lè èyí tí a ó ṣe. Kò sí ohun titun lábẹ́ oòrùn. Ohun kan wà nípa èyí tí a wí pé, wò ó, títun lé èyí, ó ti wà ná nígbà àtijọ́, tí ó ti wà ṣáájú wa. Kò sí ìrántí ohun ìṣáájú. Bẹ́ẹ̀ ni ìrántí kì yóò sì fún ohun ìkẹyìn tí ń bọ̀. Lọ́dọ̀ àwọn tí ń bọ̀ ní ìgbà ìkẹyìn. Èmi oníwàásù jọba lórí Ísíráélì ní Jerusalemu. Mo sì fi àyà mi sí àti ṣe àfẹ́rí ohun àti wádìí ọgbọ́n ní ti ohun gbogbo tí à ń ṣe lábẹ́ ọ̀run. Làálàá kíkan yìí li Ọlọ́run fi fún àwọn ọmọ ènìyàn láti ṣe làálàá nínú rẹ̀. Mo ti rí iṣẹ́ gbogbo tí à ń ṣe lábẹ́ oòrùn, sì kíyèsí, asán ni gbogbo rẹ̀ àti ìmúlẹ̀múfo. Èyí tí ó wọ́, a kò lè mú un tọ́, àti yí àbùkù, a kò lè ká. Mo sì bá àyà ara mi sọ̀rọ̀ wípé, kíyèsí, mo lé ọgbọ́n ńlá, mo sì fi kún un ju gbogbo wọn lọ tí ó ti ṣáájú mi ní Jerusalemu. Àyà mi sì rí ohun púpọ̀ ńlá ní ti ọgbọ́n àti ti ìmọ̀. Nígbà tí mo fi àyà mi sí àti mọ ọgbọ́n, àti láti mọ ìsinmi àti ìwèrè. Nígbà náà ni mo mọ̀ pé èyí pẹ̀lú jẹ́ ìmúlẹ̀mófo. Nítorí pé nínú ọgbọ́n púpọ̀ ni ìbìnújẹ́ púpọ̀ wà. Ẹni tí ó ti ń sọ ìmọ̀ di púpọ̀, ó ń sọ ìkáàánú di púpọ̀. Oníwàásù, orí kejì. Èmi wí nínú mi pé, wá ná. Èmi ó fi rí ayọ̀ dán ọ wò. Nítorí náà, máa jẹ afẹ́, sì kíyèsí, asán lè yí pẹ̀lú. Èmi wí fún ẹ̀rín pé, ìwèrè ni ọ́, àti fún ire ayọ̀ pé kí lè òun ṣe. Mo rò nínú àyà mi láti fi ọtí wáìnì mú ara mi lé. Ṣùgbọ́n èmi ń fi ọgbọ́n tọ́ àyà mi. Òun àti fi ọwọ́ lé ìwèrè. Títí èmi ó fi rí ohun tí ó dára fún ọmọ ènìyàn. Tí wọn ìbá máa ṣe lábẹ́ ọ̀run ní iye ọjọ́ ayé wọn gbogbo. Mo ṣe iṣẹ́ ńlá fún ara mi. Mo kọ́ ilé púpọ̀ fún ara mi. Mo gbin ọgbà jàrà fún ara mi. Mo ṣe ọgbà àti àgbàlá dáradára fún ara mi. Mo sì gbin igi onírúurú èso sínú wọn.